ọ̀rọ̀ láti ẹnu ọlọ́lá jùlọ mo dúpẹ́ onítìrí Abiola Mua, olórí gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti Democratic Republic of the Yorùbá DRY, pẹ̀lú gbogbo IYP ti DRY. Ìkéde yìí lọ sí gbogbogbò ènìyàn lónìí ọjọ́rú ọjọ́ karùn-ún oṣù Ògún 2024 nípa gbígba ohun ìní wa sí ìkáwọ́ wa, possess our possessions. Ìkíní, àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP ti Democratic Republic of the Yorùbá DRY. A ń tún sọ wípé àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá yìí tí ibùgbé wa sì wà ní ìwọ̀ oòrùn Áfríkà, a ti wà ní ìkàlẹ̀ lórí ilẹ̀ àjogúnbá wa, ilẹ̀ ìbílẹ̀ wa láti àtètèkọ́ṣe. Ọlọ́run Olódùmarè ni ó dá wa tí ó sì sọ wá lọ́jọ́ sórí ilẹ̀ àjogúnbá wa yìí. Èkejì, àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá jẹ́ ìran tí kò ní àbùlà, orílẹ̀-èdè tí kò ní àbùlà, tí a sì wà lórí ilẹ̀ àjogúnbá wa tí kò ní àbùlà bákan náà láti àtètèkọ́ṣe. Ẹ̀kẹta, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ni ìran tí àgbáyé ti mọ̀ nínú ìtàn káàkiri ayé ní oríṣiríṣi ìgbà gẹ́gẹ́ bí ìran èdè Yorùbá, Yorùbá Nation, agbègbè àìlábùlà Yorùbá, Yorùbá Country, ilẹ̀ àjogúnbá Yorùbá, Yorùbá Land, àti agbègbè ìṣàkóso Yorùbá, Yorùbá Kingdom. Ẹ̀kẹrin, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ni a ti wà ní ìkàlẹ̀ alààyè lórí ilẹ̀ àjogúnbá wa, ilẹ̀ Yorùbá, láti àtètèkọ́ṣe kí ó tó di pé aláwọ̀ funfun kankan tàbí amúnisìn kankan dé sí ilẹ̀ wa. Ẹ̀kárùn-ún, kí ó tó di pé àjòjì kankan tàbí aláwọ̀ funfun kankan tàbí amúnisìn kankan kó tó di pé wọ́n wá sí ilẹ̀ àjogúnbá wa, ilẹ̀ Yorùbá, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti wà ní ìkàlẹ̀ alààyè gẹ́gẹ́ bí ọlọ́rọ̀ púpọ̀ pẹ̀lú ìgbé ayé tó dára, tí a sì ní ètò àkóso tiwa pẹ̀lú ọrọ̀ ajé tiwa àti ìgbésí ayé ìbáṣepọ̀ àti ìgbafẹ́ láàrin ara wa. Bẹ́ẹ̀ náà ni a ti ní àṣà àti ìṣe tiwa. Ẹ̀kẹfà, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá wá sọ báyìí láìwojú ẹnikẹ́ni pé ètò ìmúnisìn tí wọ́n pè ní colonization, a sọ nísìnyí wípé ìgbógun ti ilẹ̀ wa, ilẹ̀ àjogúnbá wa, ni colonization jẹ́. Ìgbógun ti yìí tí àwọn òyìnbó amúnisìn sí ìgbógun ti wá yìí, wọn kì bá ti rí ṣe, bí kò ṣe pé ń ṣe ni wọ́n tàn wá jẹ, tí wọ́n sọ pé àwọn ń bá wa ṣe àdéhùn ìbáṣepọ̀. Lẹ́yìn ìgbà náà ni wọ́n wá kúkú kọlù wá pẹ̀lú ìbọn àti oríṣiríṣi ohun ìjà. Colonization yìí ìmúnisìn ni, ìwà ìkà tí ó lòdì sí ìjéèyàn àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ni. Ìkéje, àwọn òyìnbó Gẹ̀ẹ́sì British kò dúró mọ́ ní ti pé wọ́n mú wa sìn lórí ilẹ̀ wa nìkan, níṣe ni wọ́n tún fi tipá kó wa papọ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi ìran mìíràn tí wọ́n ń pè ní amalgamation, tí wọ́n wá pè wá ní Nàìjíríà. Ìsopapọ̀ tipátipá yìí ìwà ìkà tí ó lòdì sí ìjéèyàn wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá ni. Ìkẹjọ, ìsopapọ̀ tipátipá yìí tí àwọn Gẹ̀ẹ́sì ṣe tó sì jẹ́ ohun àìtọ́, ọgọ́rùn-ún ọdún ni wọ́n sọ pé sísopapọ̀ náà mọ wà fún. Ọgọ́rùn-ún ọdún yìí ti wá parí báyìí ní 2014. Ìkẹsàn, báyìí àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá a ti di orílẹ̀-èdè tó wà ní òmìnira ara wa padà, tí a sì jẹ́ agbègbè ilẹ̀ tó wà ní òmìnira, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn Nàìjíríà sì ń jẹ gaba sórí ilẹ̀ wa, àwọn gómìnà lábẹ́ Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ,
àwọn wọ̀nyí sì ń jẹ gàba sórí ilẹ̀ wa. Ìkẹwàá, nísìnyìí àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá tuntun sọ wípé ìkéde òmìnira wa àti ìpolongo

0: ọ̀rọ̀ láti ẹnu ọlọ́lá jùlọ mo dúpẹ́ onítìrí Abiola Moa olórí gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti Democratic Republic of the Yorùbá DRY pẹ̀lú gbogbo IYP ti DRY ìkéde yìí lọ sí gbogbogbò ènìyàn lónìí ọjọ́ karùn-ún oṣù Ògún 2024 nípa bí òyìnbó amúnisìn ṣe gba ìjéèyàn wa tí kò bá ṣe nísìnyí tí olódùmarè dá padà fún wa. Àwọn ènìyàn tí wọ́n bá jẹ́ ìran kan náà wọ́n máa ń ní ìjéèyàn tiwọn èyí tí a fi máa ń dá wọn mọ̀ káàkiri àgbáyé yàtọ̀ sí ìran mìíràn. Ìjéèyàn yìí ni a máa ń rí ní ti pé wọ́n ní èdè tiwọn àṣà tiwọn ohun ẹ̀mí tí wọ́n ní tàbí tí wọn kò ní. A tún máa ń rí ní bí ìgbé ayé ìlú wọn ṣe máa ń rí àwọn ìṣe wọn pẹ̀lú bí wọ́n ṣe ń bá àwọn ara wọn gbé papọ̀. Bẹ́ẹ̀ náà ni a máa ń rí ìjéèyàn wọn yìí nínú irúfẹ́ oúnjẹ wọn irúfẹ́ aṣọ tí ìran náà máa ń wọ̀ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ ọ̀gbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjéèyàn wọn yìí ni ohun ìdánimọ̀ wọn lórí ilẹ̀ alàyè àti pàápàá lórí ilẹ̀ àjogúnbá tiwọn gangan. Ètò ìmúnisìn tí àwọn òyìnbó gẹ̀ẹ́sì British tí wọ́n mú àwa ọmọ ìbílẹ̀ Yorùbá sìn lórí ilẹ̀ wa àwa tí a ti wá di Democratic Republic of the Yorùbá báyìí ètò ìmúnisìn tí wọ́n mú wa sìn tí wọ́n pè ní colonization fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti mú wa sìn ètò ìmúnisìn yìí ti gba ìjéèyàn wa gẹ́gẹ́ bí ìran Yorùbá ó ti gbà á lọ́wọ́ wa tí kì bá ṣe nísìnyìí tí Ọlọ́run Olódùmarè ti wá dá ìjéèyàn wa padà fún wa. Àwọn ibi tí colonization tí àwọn British colonize àwa ọmọ ìbílẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ àjogúnbá wa ilẹ̀ tó jẹ́ tiwa láìní àbùlà tí wọ́n tún kó wa papọ̀ bákan náà pẹ̀lú àwọn ẹ̀yà mìíràn èyí tí wọ́n pè ní amalgamation tí wọ́n fi wá pe àpapọ̀ ètò àìlẹ́tọ̀ tí àwọn gẹ̀ẹ́sì ọ̀hún kó papọ̀ tí wọ́n pè ní Nàìjíríà. Àwọn ibi tí iṣẹ́ ìkà iṣẹ́ burúkú wọ̀nyí tó sì jẹ́ ìgbógun ti ìjéèyàn wa àwọn ibi tí nǹkan wọ̀nyí ti já ìjéèyàn wa gbà kúrò lọ́wọ́ wa lára wọn nìwọ̀nyí. Colonization àti amalgamation ìyẹn ìmúnisìn àti ìfipáṣoni papọ̀ pẹ̀lú àwọn ẹ̀yà mìíràn àwọn aburú wọ̀nyí wọ́n gba èdè abínibí wa lọ́wọ́ wa wọ́n fi tipá mú wa ká gbà wípé èdè gẹ̀ẹ́sì ìyẹn English ni èdè gidi bẹ́ẹ̀ èdè gẹ̀ẹ́sì kìí ṣe tiwa èdè àwọn ẹ̀yà mìíràn ni ìjéèyàn àwọn ẹ̀yà mìíràn ni kìí ṣe ìjéèyàn tiwa ti àwọn ará England ni. Wọ́n wá fi sínú ọpọlọ wa pé sísọ èdè tiwa tí Olódùmarè fún wa èdè Yorùbá pé ohun àbùkù ni ọ̀pọ̀ ìgbà pàápàá ni ó jẹ́ pé tí a bá sọ èdè wa èdè Yorùbá lórí ilẹ̀ wa wọ́n á fi ìyà jẹ wá ìyà lílù àti nínà bí arúfin wọ́n wá ń pe èdè tiwa ní vernacular ọ̀rọ̀ ìwọ̀sí gbáà ohun àbùkù òun ni wọ́n fi ń pe èdè tí Ọlọ́run fún wa. Aṣọ wíwọ̀ wa ń kọ́ káṣà ní díẹ̀ péré lókù tí wọ́n ti fi gba gbogbo ìwọṣọ àti ìmúra ìran Yorùbá kúrò lọ́wọ́ wa. Aṣọ òyìnbó ni wọ́n gbélé wa lọ́wọ́ ká máa wọ̀ eléyìí mú kí a pàdánù àṣà ìwọṣọ wa. Oúnjẹ wa ń kọ́ wọ́n fi colonization ìmúnisìn yìí wọ́n fi gba ìjẹun sí wa lọ́wọ́ wa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí ọdún ṣe ń gorí ọdún wọ́n mú wa máa faramọ́ oúnjẹ òyìnbó pàápàá oúnjẹ gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ náà ni wọ́n mú wa ṣe ìṣe òyìnbó nínú bá ṣe ń jẹ oúnjẹ ọ̀hún gan bí ilẹ̀ wa ilẹ̀ Yorùbá ṣe di ohun tó jẹ èèwọ̀ nìyẹn tó di ibi tó jẹ́ pé ẹni bá ń ṣe bí òyìnbó nínú ìjẹun sí ẹ̀ ni a gbà pé ó jẹ́ ọ̀gá nínú àwùjọ. Bí a ṣe kọ oúnjẹ ìbílẹ̀ wa gẹ́gẹ́ bí Yorùbá àti bí a ṣe ń ṣe oúnjẹ gbogbo nǹkan tó jẹ́ ti ìbílẹ̀ ní ti jíjẹ bí a ṣe bẹ̀rẹ̀ sí ní fi ojú ìwọ̀sí wò ó nìyẹn tí a wá gbé èyí tó bá ti jẹ́ ti òyìnbó lárugẹ. emo oro na buru de bi pe bi odun se ngori odun awon omo ibile yoruba awa ko awon ohun ti wa sile a o fi ikoko alamo se onje wa mo a o guyan ninu odo mo a o lo ota lori olomo ati opolopo nkan be ni akosile be to si je pe awon nkan ti olodumare seto e fun ire wa ni fun ilera ati iwosan ara wa awon ohun ti to ni je ka padanu ijeyan wa ati asa wa awon kan ti olorun ti seto fun wa lati ran wa lowo ka le wa ni ibamu ati irepo alaafia pelu ile ajogunba wa ati pelu ijeyan wa ako gbugbu awon nkan won yi sile a fe sora wa di oyibo a nro wi pe nigba ti a ba nse isi oyibo yen nigba yen ni aye wa dara tabi pe nigba yen la goke aga tabi ti a laju ti a nse tigbalode tabi ti a je eyan lai mo wi pe nigba yen gan ni a so ije eyan ti wa gangan nu igbe aye emi spirituality wa tun je ohun pataki miran oto ninu ije eyan wa ti colonization ati amalgamation to gba lowo wa ti kin ba se isi yi ti olodumare nda pada fun wa awon ibamu ni si won yi funra won gege bi ikan ninu won papa Macaulay bo se so ni 1835 won pinu pe awon ma paro igbesi aye ti emi spirituality ti ajogun lati odo awon baba nla baba wa won ti mo pe ni kete tawon ba ti le se yen ati awon nkan mi gbogbo ton ni awon ma paro awa wa di bi won se fe kari a di eni ti o wa labe won ni gidi bi won se wa se niyan to fi je pe kasha ni ti pati kuku ni won fi mu wa lati fi awon ise ohun emi ti a ti jogun latodo awon baba nla wa ti a fi awon ohun emi na sile be awon ise ohun emi won yi ni awon amunisin ohun funra won ti jeri si tele o pe awon ohun emi wa awon asa wa yo mu wa je eni yi eni ologo ti iwa omoluabi wa to fi ga sugbon won gba gbogbo won yi lowo wa won mu wa gba ti won ti ko lagbara ko si ni ogo to ti wa sugbon tori pe o wa lati okere won je ka ri bi pe ohun lo dara ju eto eko wa to je ti adayeba ti awon amunisin funra won paapa ti jeri si pe o gaju o ni won tun gba lowo wa o ti won so pe ko to ti won be won mo pe iro ni awon pa won wa gbe eto eko ti won eto eko oyinbo ge si amunisin won gbe yen le wa lowo eto igbeyawo wa nipa ti ibile eyi ti a ti jogun latodo awon baba nla wa pelu gbogbo bi iran yoruba se ma nse igbe aye loko laya o ni awon oyinbo amunisin yi wa so fun wa pe o kuna pe ko dara won tile tun so pe ti ara oko ni won wa mu wa gbagbo wipe nigba ti a ba gba ti won eyi ti won pe ni white wedding igba yen ni a se nkan to dara julo to si wa je mimo kasha ni ni gbogbo ona to tun ku pata ni igbesi aye omo eniyan o ni won ti gba ijeyan wa omo ibile yoruba kuro lowo wa ti won mu wa funra wa kankan wa sile nipa gbigbe ohun to ba ti je ti oyinbo laruge
1: Orile ete,

ìfitónilétí àti ìkìlọ̀ pàtàkì láti ẹnu ọlọ́lá jùlọ mo dúpẹ́ oníṣìírí abiola mua màmá ìran yorùbá olórí gbogbo ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people IYP ti democratic republic of the yorùbá DRY lónìí ọjọ́ ẹtì ọjọ́ kẹwàá oṣù agẹmọ ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n Friday 10th of July 2026 sí gbogbo ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people IYP àti sí gbogbo olùgbé orílẹ̀ yorùbá democratic republic of the yorùbá DRY láti ìpínlẹ̀ ìbàdàn títí ó fi dé ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ olúmọ ìpínlẹ̀ ìragbìjì ìpínlẹ̀ ìdánrẹ ìpínlẹ̀ ọ̀rọ̀lẹ̀ àti ìpínlẹ̀ ọ̀yọ́ gbajúgbajà state of old oyo empire gbogbo ẹni tí ó ṣiṣẹ́ ní ilé iṣẹ́ àkóso government offices ìbáṣe ministry ni tàbí gbogbo secretariats jákèjádò ilẹ̀ yorùbá democratic republic of the yorùbá ni a fi ìfilọ̀ ìkéde àti ìkìlọ̀ yìí ránṣẹ́ sí o pé ní gbogbo ilé iṣẹ́ tí ó jẹ́ ti government secretariat ni ministry ni department ni tàbí parastatals agencies àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo ohun àti ibi tó bá ṣáàtì jẹ́ ilé iṣẹ́ government lọ́nà tó wù kó jẹ́ gbogbo ẹni tó bá ti ń ṣiṣẹ́ ní gbogbo ibi tí a dárúkọ wọ̀nyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkìlọ̀ àti ìfitónilétí yìí sọ pé kí ẹ má ṣe lọ sí ibi iṣẹ́ ní kété tí ẹ bá ti gbọ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people security team IYPST tí ẹ bá ti gbọ́ pé wọ́n ti jáde wọ́n ti wà ní ìgboro láti gba gbogbo àwọn ilé iṣẹ́ government wọ̀nyí sí ìkáwọ́ ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people ti democratic republic of the yorùbá ẹ jẹ́ kí a tún tún sọ ẹ má ṣe lọ sí ibi iṣẹ́ ní kété tí ẹ bá ti gbọ́ pé àwọn indigenous yorùbá people security team IYPST ti jáde láti gba gbogbo àwọn ilé iṣẹ́ government offices láìkọ̀kan káàkiri jákèjádò ilẹ̀ abínibí yorùbá democratic republic of the yorùbá ẹ má ṣe lọ sí ibi iṣẹ́ ẹ má ṣe report fún duty kankan lẹ́ẹ̀kan sí ẹgbọ́ o ẹ má ṣe lọ síbi iṣẹ́ fáǹfààní ara ẹni o kó má rárin fẹsẹ̀ sí ìdí tí ìfilọ̀ ìfitónilétí àti ìkìlọ̀ yìí ṣe ń wáyé ni pé gbogbo àwọn ọ́fíìsìs wọ̀nyẹn àti gbogbo àwọn ilé iṣẹ́ secretariat tó jẹ́ ti government jákèjádò ilẹ̀ yorùbá gbogbo wọn pátá ara ohun ìní ọmọ ìbílẹ̀ yorùbá ti democratic republic of the yorùbá ni wọ́n jẹ́ a dẹ̀ máa gba gbogbo ẹ̀ pátá sí ìkáwọ́ wa tí a máa di gbogbo ohun ìní wa wọ̀nyí mú sí ìkáwọ́ wa lójú korojú kí a lè máa lò wọ́n fún ọmọ ìbílẹ̀ yorùbá ti democratic republic of the yorùbá kí a máa ṣe ìdàgbàsókè àwọn ohun ìní wa wọ̀nyí àti pé kí wọ́n wà ní abẹ́ àkóso àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti democratic republic of the yorùbá títí láéláé gbogbo ilẹ̀ wa ilẹ̀ yorùbá ara àwọn ohun ìní ọmọ ìbílẹ̀ yorùbá ni gbogbo àwọn agbègbè wa pátá ohun ìní ọmọ ìbílẹ̀ yorùbá ni àti gbogbo àwọn ohun àmúṣọrọ̀ wa resources wa ohun ìní wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ yorùbá ti democratic republic of the yorùbá ni gbogbo wọn pátá màmá wa ọlọ́lá jùlọ mo dúpẹ́ oníṣìírí abiola mua sọ pé gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pẹ̀lú ìdánilójú gbogbo àwọn ilé iṣẹ́ government wọ̀nyẹn àwọn offices ni ministries ni secretariat ni gbogbo wọn pátá orí ilẹ̀ àjogúnbá àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti democratic republic of the yorùbá orí ilẹ̀ wa ni gbogbo ilé iṣẹ́ government wọ̀nyẹn wà o orí ilẹ̀ wa orí ilẹ̀ yorùbá ni wọ́n wà nítorí èyí àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti democratic republic of the yorùbá àwa ni ó ní nǹkan o àwa la ní gbogbo government buildings tí ó wà lórí ilẹ̀ yorùbá tí ẹ ń rí wọ̀nyẹn gbogbo wọn pátá lára ohun ìní tí olódùmarè fi jíǹkì wa ni wọ́n jẹ́ àgbáyé pàápàá jẹ́rìí sí òtítọ́ yìí nípasẹ̀ àwọn oríṣiríṣi àkọsílẹ̀
tó wà ní àgbáyé nítorí pé orí ilẹ̀ àjogúnbá wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ orí ilẹ̀ àjogúnbá ìran Yorùbá ní gbogbo àwọn ilé iṣẹ́ àkóso wọ̀nyí ilé iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì wọ̀nyí tí wọ́n wà nítorí òtítọ́ yìí òṣìṣẹ́ kòṣìṣẹ́ ní àwọn ilé iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì gbogbo ní ilẹ̀ Yorùbá Democratic Republic of Yorùbá tó bá lọ síbi iṣẹ́ lòdì sí ìfitónilétí àti ìkìlọ̀ yìí ohunkóhun tójú ẹ̀ bá rí òun ló mọ̀ o màmá wa Mua sọ pé a ń ṣe ìkìlọ̀ àti ìfilọ̀ yìí báyìí gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá màmá ní ọmọ ìmọ́lẹ̀ ni wá a kì í ṣe òkùnkùn àwa kì í ṣe nǹkan òkùnkùn a kì í ṣe nǹkan tó lòdì sí ìmọ́lẹ̀ ṣùgbọ́n tó bá fúnra rẹ béèrè fún òkùnkùn ohunkóhun tójú ẹ̀ bá rí ìwọ ló mọ o màmá wa Ọlọ́lá jùlọ mo dúpẹ́ onítìrí Abiola Mua sọ pé nítorí náà gbọ́ ọ lẹ́ẹ̀kan sí ẹnikẹ́ni tó jẹ́ òṣìṣẹ́ government níbikíbi ní ilẹ̀ Yorùbá Democratic Republic of the Yorùbá tí ó ń ṣiṣẹ́ ní ministry tàbí níbikíbi tó jẹ́ ti government pàápàá àwọn tó ń ṣiṣẹ́ ní gbogbo àwọn secretariats ẹ má ṣe lọ síbi iṣẹ́ ní kété tí ẹ bá ti gbọ́ pé Indigenous Yorùbá People Security Team IYPST ti wà níta tí wọ́n ń gba àwọn ilé iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì wọ̀nyí gbogbo tí wọ́n ń gbà sí ìkáwọ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Màmá wa Mua sọ pé kí gbogbo èèyàn ó wá ọ̀nà láti rí i pé àwọn ń gbọ́ gbogbo bó ṣe ń lọ lóòrèkóòrè nípa iṣẹ́ tí àwọn Indigenous Yorùbá People Security Team IYPST tí wọ́n ń ṣe kí ẹ lè mọ gbogbo bó bá ṣe ń lọ nípa àwa ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yorùbá People IYP àti nípa Indigenous Yorùbá People Security Team IYPST. Ẹ lè ṣe eléyìí nípa fífi etí sí gbogbo ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn IYPST Fantastic Media Team. Lọ́nà kejì ẹ̀wẹ̀, ẹ lè ṣe ètò láti rí pé ẹ rí ẹnìkan tó máa fún yín ní òtítọ́ ìròyìn bó ṣe ń lọ tí àwọn IYP Fantastic Media Team ń gbé síta. Wọ́n ní kòkòkò là ń rọ́fà dìtí. Nítorí náà ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí ní kété tó o bá ti gbọ́ pé àwọn IYPST ti jáde síta tí wọ́n ti ń gba gbogbo àwọn ilé iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì káàkiri ilẹ̀ Yorùbá Democratic Republic of Yorùbá má ṣe lọ síbi iṣẹ́ tó bá jẹ́ òṣìṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ni ẹ́ má ṣe lọ pàápàá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣiṣẹ́ ní àwọn secretariats káàkiri ilẹ̀ Yorùbá láti Ìkẹjà dé Ìbàdàn Òṣogbo tó fi dábẹ́kuta láti Àkúrẹ́ dé Adó Ìlọrin títí dé Lọ́kọjá ẹ má ṣe lọ síbi iṣẹ́ kí ẹ mọ òtítọ́ pàtàkì yìí pé gbogbo ohun tó wà lórí ilẹ̀ Yorùbá ti ọmọ ìbílẹ̀ Yorùbá ni ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá kì í ṣe fún ẹnikẹ́ni mìíràn gbogbo ohun tó wà lórí ilẹ̀ Yorùbá sẹ́ ti àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ni ohunkóhun tó wà lórí ilẹ̀ wa tó wà ní gbogbo agbègbè wa àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá la ní gbogbo ẹ̀ àti gbogbo àwọn ohun àmúṣọrọ̀ resources tó wà káàkiri ní gbogbo àwọn agbègbè ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ pátá ohun ìní wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá ni nítorí náà ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ṣe lòdì sí àṣẹ yìí èyí tí ó sì jẹ́ ìfitónilétí àti ìkìlọ̀ bákan náà ẹ má ṣe tàgẹ̀rẹ̀ ọlọ́run ti parí iṣẹ́ yìí fún wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá nítorí náà ní kété tí àwọn IYPST bá ti